Olúwa tí ó lágbára ní ogun, ẹgbẹ́ orí sókè yẹn lọ, kí a sì gbé yín sókè yín lẹ̀ fún ayérayé.